0: ọlọ́fin mínísítì ọ̀sẹ̀ mú bẹ̀lẹ̀ ọjà lábàálẹ̀
1: àwòbọ̀ ìta ewu
0: nígbà kan wá rí ni pẹ̀lú wíìtì tó
1: gbogbo àmà ewu
0: wọ́n ní
1: lamba
0: ọtúbà lamba
1: black panther
0: owó akanda
1: wọ́n ní
0: lamba ọtúbà lamba affordable for the street
1: iṣẹ́
0: bàtà iná
1: ojú ẹ̀ owó yẹn yẹn hàn wọ́ọ̀sì yẹn. Láyé bí àdìrẹ́ wa ojú ẹ̀ ojú ẹ̀ ló lé ẹ̀ ìyá ló bá ń bẹ̀rẹ̀ ojú ẹ̀ ló lé
2: ẹ̀. Ẹ̀fin lẹ́ fún rí.